0: orí ọmọ ọlọ́run ọba sioni àti ìdàlẹ́ bàtà ayé tí òkè o ọkùnrin ńlá tí ń tẹ̀rí òdì olódì bá ọba sioni dé òdì ikú ẹ máa tẹríba òdì àìsàn máa tẹríba òdì òfò ẹ tẹríba òdì ọ̀nà ẹ wó lulẹ̀ nínú gbogbo ẹyẹ àwọn etí tó ń gbọ́ mi. Mo jí mo sílẹ̀kùn ọjọ́ ọlọ́jọ́ ni ó ibà.
1: Ẹ káàbọ̀ padà, ó lè díẹ̀ láàárọ̀ ìṣà, yóò lè jù bẹ́ẹ̀ lọ́nu church. Ẹnjìníà ọjà mọ́ mi lẹ́nu, kò ṣe nǹkan kan, ọ ya gbogbo èèyàn ẹ̀rá bàbà. Níbi tó o bá dé, ẹnìkan ní ẹ̀tí ẹ̀já jókòó, gbogbo tí ẹ ti ń jókòó nǹkan. Bíbélì ló sọ bẹ́ẹ̀, wà ké níbi tó o bá dúró sí, wà ní bàbá, àgbájọpọ̀ ire, àgbájọpọ̀ ìrànlọ́wọ́, àgbájọpọ̀ àánú tí ó ṣílẹ̀kùn gbogbo ilẹ̀kùn tó ti tì mọ́ mi. Ọlọ́run rọ̀jú ẹ̀ lé mi lórí, jójú àánú ọ̀rọ̀ lé mi lórí lónìí. Òjò ìgbédìde, òjò àánú, òjò ọ̀pọ̀, òjò ìrànlọ́wọ́, olúwa ọ̀yà rọ̀ lé mi lórí. Láti òní lọ lórúkọ Jésù. Ìsáàárọ̀ là ń ṣe imọ́ mi. Mo fẹ́ wàásù áńgẹ́lì tó dúró tì mí ní ọgbà. Mo fẹ́ wàásù áńgẹ́lì tí ń bá mi sọ̀rọ̀. Ó ní mọ̀ pé àdúrà yìí torí báwọn kan gba ìdáǹdè. Wà wá ké, ó fẹ́ dàbí ẹni pé yìí ni ó jẹ́ second to the last prayer. Wà ní bàbá mi, ohun tí mo fẹ́ ṣe táyé òjé ń ṣe mọ́, ohun tí mo mọ́ ṣe tí n ò jẹ́ ń ṣe mọ́. Láti òní lọ, agbára Ọlọ́run wọnú mi fún mi ní àṣẹ jẹ́ ń lè ṣe. Ọ fẹ́ rìnà n ò jí orìnà. Àṣẹ ọjà bọ́ sí ọ lára láìpẹ́ yìí. Ọ fẹ́ mọ rìn n ò jí orìn. Ọ fẹ́ gbọ́ wàásù n ò jí ọgbọ́. Ọ fẹ́ lo káà n ò jí ó lo. Ọ fẹ́ jẹ́ landlord n ò jí ó jẹ. Bíbélì ni Jésù olùgbàlà nígbà tó pé ọgbọ̀n ọdún, ó sì ń jẹ́ bí a ṣe ń pè. Wà ní bàbá mi, jẹ́ ń jẹ́ bó ṣe pè mí. Ọmọ bàbá ni mí nípa ìgbàgbọ́ nínú Kristi. Ẹlẹ́dàá mi o, n tí mo fẹ́ ṣe tí ayé òjé ń ṣe, okùn tí òjé ń ṣe, ó ya jàdànù báyìí. Ayé mi gba agbára ṣe ń tọ́ yẹ kó o ṣe. Ó, ohun gangan lọ̀rọ̀ yẹn. Áńgẹ́lì ti fún mi. Ayé mi gba agbára ṣe ń tọ́ yẹ kó o ṣe. Ayé mi gba agbára ṣe ń tọ́ yẹ kó o ṣe. Màmá, ayé rẹ gba agbára. Dádì, ayé yín gba agbára. Ó, gbogbo ẹ̀yin stúdẹ́ǹtì tẹ́ ń gbọ́ mi, ayé yín gba agbára. Lórúkọ Jésù, ayé rẹ gba agbára. Àṣẹ ti mú bẹ́ẹ̀. Ọ̀dà, ẹ já ṣe báyìí. Láti Ìwó Road, ẹ wọ mọ́tò gbagi. Ẹlẹ́fẹ̀sọ̀ ń wẹ́mà. Ẹ sọ fọ́lọ́kọ̀ láti Ìwó Road pé Ọlọ́run òjijì lẹ ti fẹ́ sọ. Yọ sọ yìí wẹ́mà bank. Àwọn onímọ́tò náà ń gbọ́ báyìí wọ́n mọ̀ bẹ̀. Pé Ọlọ́run òjijì ni ẹ máa gbé mi lọ. Má gbé ọdí chọ́ọ̀tì ni ẹgbẹ́ gáràjì lọ wà báyìí. Gáràjì wa náà ni gáràjì Ọlọ́run òjijì.
2: Hello, bàbá mi o. Èmi ni ọmọ ìjọ yín lórí afẹ́fẹ́ láti ìlú Dublin. Mo ní kémi náà wá dúpẹ́ kí n dúpẹ́ fún oore tí Ọlọ́run ṣe fún mi. Emma ní ká san rẹ, ká san rẹ, ká san ìdá mẹ́wàá ọrẹ má jẹ̀ mọ́, everything ni mò ń san. So mo dúpẹ́ Ọlọ́run fi mí sílẹ̀. Last week ẹ ń sọ fún wa, ẹ pray fún wa, ẹ ní a máa rí owó. Mo ṣáà gbàdúrà yín, but mi ò fọkàn sí anyway because mo rò pé mi ò lèyàn tó fẹ́ fún mi lówó níbí, kò sí mi ò lèyàn tó fẹ́ fún mi lówó níbí báyìí. Then meanwhile mo ti file fún tax refund mi fún 2025, but to my greatest surprise, wọn nígbà tí mo file fún wọn ni mi ò due fún anything. In fact èmi gan ni mo tún jẹ wọn lówó. So ó yà mí lẹ́nu pé báwo ni mo ṣe jẹ yín lówó? Mo san tax mi kan tẹ̀ tó kí salary tó wà káàntì mi, wọ́n ti yọ tax mi. So wọ́n ṣáà ni mo jẹ wọn ní 1000 plus over 1000 euro. Èèyàn dẹ̀ kí ń jẹ wọ́n lówó. So to cut the long story short, to my surprise, bó ṣe di last week nìyẹn, mo kàn rí email wọn ni pé mo due fún so amount pé in the next few days mo máa ọmọ credit mi pẹ̀lú owó yẹn. Mo kọ́kọ́ ní because mo ti kọ́kọ́ pe àwọn agent kan bá mi file fún, àwọn náà file fún, wọ́n ṣáà clear debt yẹn pé mi ò jẹ wọ́n lówó mọ́ dẹ̀, wọ́n san 200 plus fún mi. Bi 200 over 200 euro mo san fún mi. So mi ti gbàgbé ẹ̀ síbẹ̀, but ìgbà tí mo rí message wọn, àbáwọn people yìí ń ṣeré ni àbí àwọn ọmọ kan tó ń sọ ni pé àwọn mo due fún 1400 euro fún as my tax refund for 2025. So mo ní kì í ká máa wò ọ̀ntí pé mi ò believe ọ̀ntí tó wọ́yẹn bá tó wọ àkáǹtì mi. So but as the Lord will have it, bó ṣe credit mi ní owó yẹn nìyẹn o, 1400 plus euro. Ó yà mí lẹ́nu, ó jọ mí lójú, inú mi dùn, mo dẹ̀ ti san ìdá mẹ́wàá mi immediately. Thank you so much, sir. God will continue to be with you. Ese gun be se nto wa sonu. God bless you, sir.
1: Gbogbo eyan na phone e soke. Wa ni baba mi o. Je ngba pe ayo. Ja lati odun fun mi loni. Oni loni je ma gba lati. Gbe phone yen se ti. Gbogbo eni to ti gbagbe re ni ilu to jina ti ilu to sumo. Won a pe o sori ago loni. Ki wa se pe won o pe o nikan. Owo a jade fun o. Wa dupe dupe loni. Loruko baba ti omo ati ti emi mimo jo je mo po san ida mewa transfer oni loju anu bo ba wa ni ida mewa wa rubo anu se lojo Wednesday oje ojo to unique so gbogbo yin te ni ida mewa te fe san laaro yi bi oluwa se nbe ti emi nbe laye ati ore aduwa mi gba eyin wo le gbagbo paduwa yin gba loni ojo anu
3: account number church ni eje nfun yin 1966 36 38 73 19 66 9 1 9 6 6 3 6 3 8 7 3 Comfort Life Mission International Access Bank Bin your Basi Wally and Lele 2017 42 90 47 2017 42 90 47 First Bank in the year Comfort Life Mission International ni ni o tun gbe jade ese bibeli ta fe ka loni sir mummy ati daddy ati see the way Daniel lana iwe Daniel chapter 6 chapter 7 iwe Daniel chapter 7 titi wo chapter 12 Daniel chapter 7 8 9 10 11 12 done and dusted
1: gbogbo eyin omo ti won bi loni gbogbo eyin te mark wedding anniversary yin oju anu oju anu loruko baba to ma ti temi mimo ki olodun ko ro le olori wa je eyan laye in Jesus name happy birthday long life and prosperity and not only that oni ni mo so tase tase igbeyawo yin oni tuka mo so le kan na igbeyawo yin ko duo dale ke gbadun igbeyawo yen ka won mo yin o fola yin toro in Jesus name happy wedding anniversary in Jesus name oya gbe omi adua re mo ya si mimo fun o loruko baba to ma ti temi mimo omi ko di eje Jesu damu omi were pelu Psalm 24 tete lowe o ja pade in church nisin
3: eni kan ni woli mo fe so testimony 080 88 71 65 66 080 88 71 65 66 e send the message ire atanu ko ba yin
4: rise and shine
5: wake up to the beat.